0: owó ni o iṣan lafẹ jẹ ni
1: owó ni ẹjẹ kìí sọkan mo tún ro ni o mo kan ro ni o pe ẹni tó níṣan tó fine lè ní ó lè di olówó lọ́la o.
2: Gbogbo mi ló fẹ́ ẹ fẹ́ ìtì kéèkì
0: wọn
2: ẹ mú ẹyẹ ọkọ.
0: Ó ṣòro bó ti ṣan àwọn pẹ́tà bá rí ṣan àwọn pẹ́tà bá lọ patí wọn wò pé ẹ wọ́n kan gbìgbé yẹn.
1: Ó ní ṣan.
0: A ti gba pa sókè bá gbogbo àwọn obìnrin akọ̀mọ̀ jábọ̀ ni. Ani
2: In 2026.
0: Àwọn èèyàn like ìṣan.
2: Èmi ò rò fẹ́ 2026.
0: Àwọn èèyàn fẹ́ràn ìṣan. Ṣùgbọ́n owó ṣe pàtàkì.
1: Olóòtú ẹ yọ̀ǹda mi sí yẹn. Mi ò fẹ́ kankan bẹ̀.
0: Ẹ̀bọ̀ tí owó ni owó yẹn lèèyàn máa mú owó
1: mi. Mi ò tí ì máa ní kán yọ̀ǹda mi pé bẹ́ẹ̀ yẹ kí n kọ́kọ́ lọ ronú sí náà.
2: Auntie Simi, Unika Bo Woman.

0: Bears program with Kosh, Shayi, and Ola. Makurum Bear, Tobakurum Bear, Timbamue, Wajeba. Don't touch that dial.
1: Their babies produce from people. Toya pe won draw one go show.
2: Who's your daddy?
1: Who's your daddy?
2: Àwọn ẹlẹ́jẹ̀ tútù. Àwọn àjídèrè ló wà bí o.
1: Ní sàgbàdèwe àjídèwe. oro nla ni eran to collector si wa yi won nigba ta won dagba nbi je ma won yan ton je yan dudu won po ama won wa fi awon ati mama won le o de wa nse pan sugar kakiri
2: o je so pan sugar yen lagbara
1: Mama lo de ton dagba. Omo e kon won ti je lawyer, ikeji je investment banker.
3: Ninja.
1: Iketa pharmacist ni o de ni pharmacy ya re.
3: Mama ko rire o.
1: Mama won ko rire.
3: Ko ajabo.
1: Baba wa pada nsin.
3: He?
1: Ti wo kateta. Nara o ya dada wa nu fe ki awon omo yen pada saye o. Mama won de ni pe ohun fe kan be si baba ma won so okunrin meta awon meta ta de ni awon onise
3: won
1: ko jale pa won se mama won wa de ni pe no won dugo se tori ohun ti forgive baba won
3: te po ti dariji baba won
1: ti dariji baba won so awon na won dugo dariji baba won kan de toju e kile yin ro
3: Oro yen lagbara o.
2: Olotu. O ma so pe ife ni akoja ofin.
3: Be ni, mo to ni.
2: To ba ti dariji, ka omo na dariji. O le je nkan to le fun won lati se. Nitori pe o ti le cause a lot of trauma. Ki na pe trauma ni eyin.
3: Oju won ti ri ni ya ti je won pa.
2: Ki la npe ni
1: Yoruba.
3: Oh, ki la ma pe chama.
1: Yoruba school teacher, head teacher wa legbe yi.
3: E wa
1: tu wa.
2: Okay.
1: Se yi.
3: Chama. Se mo pe awon oro kan wa ni Gesi. To je pe won ni direct translation Yoruba. Sugbon trauma e nkan ta le fi so ni pe oju won ti ri mobo. Ya ti jẹun opopolopo mi lo ti koja labe afara
1: ya jẹun
2: ya jẹun
3: iya won lo ndagbe lo ndaso fun odun pupo
1: mama le ma reconcile mi o ni mawon mo ti mama ba fe lo ma toju baba to ni tageta mama fe le baba na o
2: koribe
3: olotu
2: koribe ti baba to ba wa bebe pe kan gba on pada pe igba imo ni se ka wa so pe to igba eyan le se nkan nigba ti o mo na o ti wa mo bayi
1: so ni se n fe ma won jubo ajubo ajogba bo
2: won ni da ti jubo
3: ase hide and seek
2: rara
3: won
2: gba lagba la so yi
1: bo e kan te mi so ni pe asiko ti lo bo
2: gba
1: to e ko se nkan to e ko se ko se
2: ebe ti wa gba wi a ti gbagbe pe a mo pe asiko ti lo asiko na o de tun ti lo nitori ti e ba wa laye to wa laye asiko ti lo o
1: ture ara baba o ya ni baba se pada
3: abi ka le wa ara baba
2: gba ti baba de ti wa ndagbe bayi won lati pada se won ni teyin o ba mo bi to nlo asa mo bi to ti nbo o de pada
1: ki baba pada si le baba baba
2: ara ara ara ara o na si ni baba won
3: be ni ko se to so pe kon se baba won
1: devil's advocate no
3: eh but she be be on ba se te ibusun na lo ma se sun lori e
1: ben
3: so bi baba yen se te ibusun na lo o se ma ba en to ba do mi si waju lo ntele tutu baba o do mi si waju emi ro pon o ye kon ma lero pa won atele tutu
2: ta olorun ma ngogo fo le o
3: ani pa mi be ni
1: the killer be kin awon yen se se pe ki gbogbo won lo si bi family counseling ko lo ri psychologist ko da si
2: won le lo won le lo won le lo pelu baba eh pelu iya won na won le jo lo
3: atana kon wa iranlowo lowo awon ti won le ran won lowo dada awon to kose mose ada iyen igbese kini emi ro pe won ma lati se igbese yen ko to ti e bere si ma ronu pe awon àwọn ń ṣe kòríkòsùn ṣùgbọ́n olóòtú ọlá náà rí sọ pé wọ́n lè tọ́jú bàbá ìyẹn ò túmọ̀ sí pé wọ́n di pàdípàdí wọ́n kàn lè tọ́jú wọn kan kàn ṣẹ̀tọ́ fún wọn kan rí dájú pé bàbá lè jẹun bàbá gbogbo àwọn oògùn wọ́n lè sanwó oògùn fún bàbá wọn kan bẹ́ẹ̀ ṣùgbọ́n ìyẹn ò túmọ̀ sí pé wọ́n jẹ́ ọ̀rẹ́ kòríkòsùn àbí kíni ò dẹ̀ ni pé wọ́n ti gbàgbé ṣùgbọ́n wọ́n lè ṣe yẹn.
2: Wọ́n lè gbàgbé ṣùgbọ́n wọ́n lè forí ji bàbá wọn wọ́n lè dárí jì í nítorí pé bí mo ṣe sọ ó lè má mọ̀ pé bó ṣe máa rí nìyẹn ṣùgbọ́n ní ìsìn tó yẹ pé ìyàwó ẹ̀ dẹ̀ tí ó ti dárí jì í káwọn ọmọ náà kan ní kan ṣe ìgbésẹ̀ tiwọn káwọn náà dárí ju bàbá wọn nítorí pé kò sí ẹni tí àwọn yorùbá máa ń sàn kan wọn kò sí bí a ṣe lè rìn kí orí má mì orí tí ẹ ló
1: orí mi orí ilé tí mímí ó ti fẹ́ já
3: kò já bọ̀ ilé fẹ́ já ilé fẹ́ já
1: aba
2: ìrọ́nà wọ́n pé èyí ò lè kò sí bẹ́ẹ̀ ṣe lè wà tí ó lè tí ò ní ṣe mistake one way or the other.
1: Tó lè sọ bó ti rán mistake gba ọmọ kìíní ọmọ kejì ọmọ kẹta.
3: Ṣé bàbá yẹn ò mọ̀ pé òun ló bí wọn ni kò mọ̀ pé wọ́n máa jẹun ni.
1: Kò mọ̀ pé wọ́n máa jẹun kò dúró tí wọ́n kò ṣe nǹkan kan pẹ̀lú ohun màmá yẹn forí títí.
3: Torí a mọ àwọn èèyàn tó yẹ pé
1: ọlọ́run ló yọ màmá pé màmá tẹ ọlọ́run ló preserve ayé màmá tí màmá bá lọ sick ó táwọn náà tán wá síbẹ̀ so a ṣe wá wá fẹ́ jẹ ọmọ ìjọba kẹ àbí wọ́n wá rip
3: wà kéré
1: níbi tán ọgbìn nǹkan sí kò easy ó ń sound bí pé olútù yìí ó burú díẹ̀ but kìí ṣe bẹ́ẹ̀
3: yẹn. But nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn èèyàn dem ọkọ taya ńgbà míì ọ̀rọ̀ wọn lè má wọ̀ wọn lè jà wọ́n jà wọ́n jà kìí ṣe bíi pé kó má tọ́jú ọmọ ẹ̀ ìyẹn là ń sọ ìyẹn ń ṣèwà kò ń ṣèwà tó dà so à ń sọ kìí
1: ṣe gbọ́rọ̀ pé àgbàlagbà méjì nǹkan tó ṣẹlẹ̀ láàrin wọn nǹkan tá à ń sọ ni pé ọmọ ẹ̀ ni àwọn ọmọ yìí
3: tó
1: dẹ mọ̀ wọ́n á jẹun wọ́n á lọ skool ẹ̀ wá sí australia nígbà tó yẹ pé dúdú ò pọ̀ wọ́n á need support
3: kí bàbá má sí nbẹ
1: bàbá ò wá sí nbẹ kò easy
3: kò rọrùn
1: but kẹ́ṣe sọ ó máa ní nǹkan díẹ̀díẹ̀ tán lè ṣe fún bàbá wọn náà ni pé nǹkan tán má lè ṣe kan ṣe and ẹlòmíì àwọn ọmọ míì ó máa ń yà mí lẹ́nu kí bàbá yẹn ò ṣe sí nbẹ wọ́n ì máa fẹ́ kí bàbá yẹn fẹ́ràn wọn.
2: bẹ́ẹ̀ni
1: àwọn ọmọ mi
3: wọ́n ti pọ̀
2: even ju bẹ́ẹ̀ lọ àwọn ọmọ mi wọ́n á lọ wá bàbá
3: àwọn gan náà máa lọ wá bàbá bàbá yẹn náà wọ́n máa gbé gẹ̀gẹ̀
1: a ṣe wá yé wọn wá ìdí bàbá yẹn ò ṣe sí láyé wọn.
2: ṣùgbọ́n nígbà míì náà pé wọ́n mọ bàbá wọn ó jẹ́ kí ọkàn ẹlòmíràn kó balẹ̀ nípò kíkò tí wọn bá tiẹ̀ tí ì rí bàbá yẹn at least wọ́n mọ̀ pé àwọn dẹ̀ ti mọ ẹni tí bàbá wọn jẹ bí wọn ti ẹ wá ní nǹkan tí ò bá wá jẹ pé nǹkankan tí ẹ pé wọn bá ti ẹ wá ní ṣe nǹkankan pẹlú ẹ púpọ mọ ṣùgbọn wọn ti mọ
3: ẹni tí bàbá wọn jẹ
1: ibi táwọn ti wá but ká ṣe ń sọ kì í ṣe ẹni tó bá dúró tì ẹ tó ná chọ ẹ ò ní bàbá ẹ kì í ṣe spandona lásán
3: bẹẹni ó dẹ pin sí tìyá náà torí kì í ṣe gbogbo èèyàn náà náà ní àwọn ìyá tó ń gbárùkù tiwọn ẹlòmíì bàbá wọn gan ló ń dúró tí ìyá wọn fi wọn lẹ èèyàn máa ń rántí pé àwọn tó wà ń bẹ ńgbà tó wọ ní nǹkan kan tó ń tọjú ẹ àwọn ẹrù wọn lò bí.
1: Adekunle gold only girl.
3: Ẹgbẹ̀sí ká fìdí mójú.
1: Obìnrin irú àwọn ọkùnrin tó yẹ kẹfẹ́ lélẹ̀ ẹ máa gbọ́.

0: I'm the Chair for Community and the Arts, Vicky Howard. There's no better way to see our city than from the river on a CityCat. Whether you're commuting to work, meeting friends, or exploring on the weekend, CityCats offer a relaxing, reliable, and uniquely Brisbane experience. Gliding along the river gives you a whole new perspective of our suburbs and skyline for just 50 cents. It's all part of keeping Brisbane moving and making our lifestyle even better.
1: You are listening to the Yoruba Language Program on Radio 4EB 98.1. Ebo Sheyi Odaju. Ebo Ola Odaju. Ebo Kosh Odaju. Don't touch that dial. Shebomi. Shebomi. Shebomi. Shebomi. Shebomi. Shebomi. Shebomi. Shebomi.
2: Great story.
3: E cavo e quelle ovunque in gbadunwa
2: benio
4: gbadun yo
2: ate gbadun awon orin ye
3: party
2: no good night if guess no day
3: when you go to la so we le
4: igba mi wa te pe men's only
3: ah no I see you
4: awon women's only no dey wa
2: Well, we men's only party now, our man do.
3: Oh, okay. Mm. Men's only, our man need that.
2: Oh, we call it temp. Call it temp.
5: Call it temp. I'm not a man.
3: Oh, yeah. What you like? I don't
5: know. I don't know.
3: Off camera.
2: Eh bo bo bo gbo na lo se pataki atokunrin atobirin gbo na nipa ton ko ni party
3: eh o ni gba te pe okunrin e mo awon to ma npe ni gentleman's club we but bo bo gentleman's club
2: e ma wa pe
4: ah ah o tun like
3: e o le se without obirin
4: eh okay.
2: No doubt.
3: What call it by Buga?
2: How are you? Where are you talking about Tobini?
3: Ah,
2: very well. How are you? Oh, yeah.
4: You're not done. You're not done.
2: But when you think bad, you are. If you were Russia, Siwa, Egbawa Lago, Econ Siwa, to buy near one got a fair castle, Ronipa, to buy that way near my berry, Sefe berry. Efi we ranse si wa lori email email te ma fi ranse si wa ni info@4eb.org.au e ba de ti ko Yoruba language program adowo wa ba won yo se ko we ranse si wa na ni afeke ko we ranse si wa to ba never awon ko te gbadun e so fun wa awon ko te ba fe ka tun se e so fun wa
3: awon ko te ba fe ka soro nipa ra na won yan ton ni ogbon atoye nbi
2: be ni
3: won ti wa laye ti pe ton mo ton ni experience won ni studio
4: won po gan
2: e de se mo ke ngba mi na yan awon to dagba na ma ni experience no ma ni la kaye o ma gbo
5: ko seni to daruko enikankan bi o
2: poruko enikankan ani awon
5: awon pe awon kan to je pe won ti mo pa awon na soro bi ko ah daruko yan kankan
2: o daruko yan kankan o
3: se ti po pa official age ri
2: ah laye ball
4: o popo dada won si nse bayo
3: civil service
2: Aye se wa nbe official ejima wa eran ti adajo kan ti won mu ni like me noni eh no ni nkan kan sha match won a ta e to ro ti dagbaju
4: iya
3: eni iya en to go le won
4: aye ko ni da ti lo ewon na re pe
2: o che mo ran si pe aye igba kan ta ma fe wo primary school ile ko kini ti wa ti bo soke si ori tọwọ ẹ bá ti dé tí kejì o ti owó skool tọwọ ẹ ò bá débẹ owó skool yẹn o bá ṣe ń wọ skool láyé gbà ẹ kan nìyẹn
3: tó tó ní gbútẹ rántí gbà ẹ àwọn bọ̀bọ̀ kan tó jẹ́ pé best educator ó sọ pé gbogbo àtàwà class àjùlọ pẹ̀lú ọdún bíi mẹ́ta àbí mẹ́rin ìjà wa délẹ̀ ó dẹ̀ ń pariwo you be my mate jáde nígbà ló be your mate now
2: gbogbo àjùlọ
3: gbogbo àjùlọ ó wá rí pé kì í ṣe bẹ́ẹ̀ o
4: ó ní official age ni
3: ẹ
4: ó yàtọ̀ sí
2: the real age
3: ó yàtọ̀ sí ó ṣàgbà
4: chronological age
3: ẹ̀dẹ́rin náà ẹ wò pé ó dàgbà fún age tó sọ pé òun jẹ́
2: maturity tó wà lára
3: ẹ̀ meanwhile ó bí 5 years ló gbà lọ́wọ́ average person in class ó ti yíwèé
2: kọ́lọ̀ ṣáà
3: ní ẹ̀sìn tó bá ní kó wá ṣe nǹkan táwọn ọmọdé ṣe kò nílé ṣe tó bá ní bend your back and touch the ground ẹni pé kò ní lè ṣe
2: dáadáa
3: bàbá ti fún wa sports kò ní lè ṣe àwọn ọkọ tó yẹ pé àwọn ọmọ yé jẹ yẹ kó lè ṣe
2: bàbá ti kó ni
3: bàbá ti
2: kó sára
4: ṣùgbọ́n ṣé àwọn pé kì í ṣèlú wa nìkan ti ń ṣe irú official age bẹ́ẹ̀ a gbọ́ pé nígbà kan náà nígbà táwọn australia tó ń lọ sí wọ̀ àwọn ọkùnrin kan wà tó yẹ pé wọ́n ní wọ́n lọ wọ́n fi kún éèdì wọn
2: kán lè lọ
3: wọ́n rò bóyá lọ lọ ṣe
4: wọ́n rò bóyá wọ́n kàn fẹ́ lọ
2: gbafẹ́
4: gbafẹ́ ni àbí wọ́n fẹ́ lọ ṣeré
2: ẹ̀wọ̀n ogun ọ̀dà ogun ọ̀dà tẹ bá ti ìyá mi máa ń sọ pé tẹ bá ti ń rà wọ́n tó máa ń lérí wọ́n ní ẹ̀kọ́ jà wọ́n nẹ́ni yẹn kò rógun rí
4: ni
2: ẹni tó bá rógun rí torí jà rí kò lè láyé sọ pé kán jà nǹkan burúkú ni
4: abẹni tó jẹ pé ìyá àti bàbá ẹ ní ogun náà kú sí ṣé yẹn máa fẹ máa sọ pé káwọn èèyàn jagun kò ní fẹ
2: ẹnìkan ló mọ ọlọrun ló mọ la.
4: bẹ́ẹ̀ ni o
3: òtútù yìí ń múná ẹjọ́ ẹ sọ fún àwọn èèyàn nǹkan tó yẹ kán ṣe o ṣáwọn èèyàn ti lọ gba vaccine wọn.
2: a rọ àwọn èèyàn kan lọ gba vaccine náà
4: a ti sọ fáwọn èèyàn kan lọ gba
2: nǹkan míì tún ni pé ṣe mọ tẹ bá tó bá ti ń dà pé à ẹ fẹ máa sin ẹ fẹ máa níbà kì í ṣe pé kẹ máa rọjú pé mo láti lọ faṣẹ torí dẹńtà rẹ ọba yá ẹ pàápàá nígbà winter yìí kì í ṣe ìgbà téèyàn máa rọjú lọ faṣẹ torí o tún máa kó àìsàn yẹn lọ bá gbogbo àwọn tó tún wà ní ibi iṣẹ ni.
4: àti nílé gan
3: àwọn yorùbá wọn sọ pé ọjọ ikú lọjọ ìsinmi
4: ẹ
2: jẹ kan lọ bí iṣẹ
4: olóòtú kọs
2: kọ máa fa lọ
4: olóòtú kọs
3: tẹ bá lówe tó lè káńtà òwe ni ẹ sọ fún mi dọtí ma mo dúró mi
2: àì tètè mo lè lò lè mo lè kó
3: ní àkó káńtà ẹ rárá wọn ní ọjọ ikú lọjọ ìsinmi
4: nítorí náà
3: má ṣiṣẹ́ lọ.
2: Wọ́n ní pé ẹni tí ó bíwájú ò ṣe lọ ẹ̀yìn ṣe padà sí.
3: Kò jẹ́.
4: Ok, a máa ro.
2: Ọjọ́ kan náà ní jẹ́ kí
4: ẹ̀wọ̀ ẹ̀jẹ̀
2: sọ fún yín ẹ̀jẹ̀ lọ sinmi. Ẹ wá àgbọ̀gbìn yẹn ọjọ́ kú lọ́jọ́ sinmi. Ṣé kà wá pẹ́mẹ́? Àìmọye yẹn tó dẹ̀ ń ṣẹlẹ̀ sí táwọn èèyàn kan ń dákú. Ó
3: dà pé àwọn Yorùbá náà ṣọ pé iṣẹ́ ń
4: kò ṣe òkè ń tàn
2: yorùbá náà lọ ní iṣẹ́ lògùn ṣẹ́ karamọ́ṣẹ́ ọ̀rẹ́ mi
4: iṣẹ́ la fi ń di ẹni gíga
3: kò ṣe ká ṣiṣẹ́ kù ni
4: rárá
2: karamọ́ṣẹ́ ò ní pé kí wọ́n ṣiṣẹ́ kù pẹ̀lú ọgbọ́n ni àti làákàyè iṣẹ́ ò tàn
3: sinmi
2: ẹni tó bá wà láàyè ló ń ṣiṣẹ́
4: bẹ́ẹ̀ ni o
2: ẹni tó bá wà láàyè ló ń ṣiṣẹ́ o
3: ọjọ́ máa ti lọ
4: ọjọ́ ti lọ bẹ́yìn
3: ọjọ́ ti lọ
2: o ṣókí lọ bẹ́ oge o
3: ẹ ní ọ̀sẹ̀ tó dá o
4: ẹ ṣeun
2: o ẹ ṣeun o ó ga o
3: ó ti lọ bẹ́ẹ̀ lọ́jọ́ ṣe wá lọ
2: ẹ jẹ́ ká tú ọ̀rọ̀ yìí sọ
4: ní ọ̀sẹ̀ tó ń bọ̀
2: torí mi rò pa sọ́tán
4: àti ìsọ́tán o
2: àti ìsọkúná
3: tó ń bọ̀ látòkè
2: tilẹ̀ ò gbà.